0: bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́jà bá kàn nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn ti Ronaldo list nìyẹn, àwọn ti Lionel Messi náà bẹ́ẹ̀.
0: Ètò amúlùúdù tí kò lẹ́lẹ́gbẹ́.
2: Akinyin o.
3: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
2: Bàríbà.
3: Lórílẹ̀-èdè Nàìjíríà.
0: Mélòó mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.

0: kò gbé ọlọ́run ga nítorí pé agbára ọlọ́run wà lórí òkè yìí mi mọ bí alúyanjú ẹ tẹlẹ ṣọọṣì tí mo wà ojoojúmọ la máa ní program bẹẹ gbà tọlọrun fún mi lásàmẹǹtì kan kí n lọ ṣọọṣì wa branch yẹn náà ni ẹẹkan tá à ní practice àìtá ní program èyí tí mo tún máa ń lọ kan láti fi gbàgbára ó bọ sí the same day olúwa báwo ni mi ṣe ní tutù mo ṣe ń ré bọ ní wednesday kan lọlọrun ní kí n wo déètì ẹyẹ àbí táìmù tó ń ṣe prógráàmù níbi signboard yẹn mi tẹ̀ lórúkọ signboard mo kà sáàrí time mo bá wá thursday yẹn ọjọ́ yẹn náà dé láti ara kejì àti dáàbì kankan jọ wá mo ṣe wọlé gbogbo tí mò ń rù ká tí mò ń sọkún síná gbé jáde mo wá ń bá wọn wá prógráàmù saturday lẹ́ẹ̀kọ̀ọ̀kan bàtà wọn sọ ti sunday mo ní màá wá mi ì bá rántí mọ́ ẹ̀ẹ̀kejì náà mo sùn mo jí ní 6 p.m. mo ní mo sì ní màá lọ àánú yanjú ẹ lónìí bó ti di ìjà àrùn yẹn mo wọwọ mi 300 ni mo ní mo sì fẹ́ lọ prógráàmù lónìí wọn sì ti sọ bíi di 150 bí mo ṣe sùn ó di 330 bí mo ṣe rí olùgbàlà tó fẹ́ gbà mí là tó jọba lórí òkè yìí bó ṣe gbé áńgẹ́lì wá ní dájú wa bó ṣe dírẹ́sì níjọ sunday yẹn ná bá bẹ̀rẹ̀ nígbà tí mo rọ́wọ́ agbára rẹ mo wà rí wípé ó jẹ́ yìí ó ń kọ orin yẹn with loud voice èmi náà bá ń jó bẹ̀ èmi náà ń jó bọ̀ mo jó ijó yẹn gbà tí màá tají bá mi ilé ni mo wà wọ́n ti parí prógráàmù yìí tán lónìí ọlọ́run ti fẹ́ kí n lọ gbogbo táwọn ló bá di quarter to four mo sì múra kí mò ń bọ̀ nù olúwa báwo ni ṣe tún rí owó wọ ọkọ̀ tí tiẹ̀ ní wá bí ló fìfò mo bá tún rí ọlọ́kọ̀ sàṣàánú mi ó gba 100 naira ọgbẹ́mi débì mo tún lọ mo tún rí ọlọ́kọ̀ ìyanu tí mo wá rí ni pé èmi tí ẹ̀yìn lẹ́yìn ni mò ń jòkó sí ní sèmẹ́pà chọ́ọ̀chì bí ọlọ́run ṣe wá dá mi mọ̀ tó ṣe tún wá lé mi jáde nílé pé ìyanu kan dúró dè mí níbí kí n wá irú prógráàmù yẹn ò ṣe é mísì mo sì rí ọwọ́ agbára ọlọ́run mo yin olúwa lógo nítorí ọwọ́ agbára rẹ̀ tó jọba lórí òkè yìí.
1: Celebrate Jesus.
2: Ẹ pàtẹ́wọ́ fún Jésù.
1: Ọ̀pọ̀lọpọ̀ wa bóyá a ò understand ohun tí màmá sọ.
2: A lot of us maybe we do not.
1: Ní ọjọ́ Sunday yẹn, ẹnìkan wà lẹ́kọ̀ọ́, kò plant wá lọrin. Ọlọ́run sọ fún pé, ǹde, máa lọ sí lọrin. Ó wá wò pé mi ò ní appointment, mi ò ní program. Ó sọ fún dẹ́rẹ́bẹ̀rẹ́ yá, máa ní ṣó. Ọdọ̀rí bridge, Tamland bridge, ó sọ fún ara, máa lọ sí ìlọrin mọ́. Mo lọ airport olúwa ní kí n gbé flight ìgbà tó máa débí ẹ̀yin náà wo ìsìn tó ṣẹlẹ̀ ní ọjọ́ sunday yẹn kó ṣẹlẹ̀ ẹ rí i pé ó rọ̀ lọ́jọ́ sunday
2: ọlọ́run
1: ó gbé ìrìn àjò ẹ̀ jáde kedere ohun tí màmá ń dúpẹ́lẹ́ lórí nìyẹn pé ọlọ́run kanlẹ̀ kanlẹ̀ wá gbé àwọn ibi táwọn wà pé ó gbọ́dọ̀ míìsì alẹ́ yẹn alẹ́ sunday tó kọjá yìí kò ṣeé ròyìn fún yàn ẹnìkan wà nbí kó o tó jáde ń bí.
2: Before you leave this place.
1: Ìrírí tí o mọ̀ pé lóòótọ́ ọlọ́run wà ń bí lóòótọ́ sẹ̀.
2: The experience for you to know.
1: Lórúkọ Jésù, ó máa fọ́ra láyé ìwọ náà.
2: Àmì Jésù.
3: Praise the living Jesus.
2: Hallelujah.
3: Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ àti àǹfààní ńlá. I call this that pay thank God for giving me another chance because ó tún fún mi ní another chance ni. Ní on 7 Thursday ti a wá sí bíbá tí mo wá sí church last that Monday títí di Thursday nínú fi ń run mi I can't hit but mo kàn ń mu omi nílé ọjọ́ Thursday yẹn mo sọ fún ọmọ tó wà lọ́dọ̀ mi pé I will go to church nínú wíwọ́ nínú gbogbo ẹ̀mí tún ní miss Thursday I come to church that day bí mo ṣe wá sí church mo sọ fún mọ́mí mo ní inú mi pé bóyá normal minor thing ni bí dáàdì ṣe pray tí wọ́n ṣáà pray fún wa tán kó tó di Thursday yẹn mo lálàá mo rí dáàdì mọ́júmọ́ Thursday dáàdì sọ fún mi pé ṣubú ọlá àní kò pray dìde kò pray dìde gbàdúrà gbogbo àdúrà tí mo bá pè máa gbà ṣe bó kọ́lẹ̀ máa gbà mo dìde throughout ọjọ́ yẹn títí di 5 ni mo fi pray láti 12 mo fi pray mọ́júmọ́ lọ́jọ́ yẹn kó tó di pa wá sí church gbàtà wá church ta kúrò tí dáàdì pray the same prayer tí mo pray náà ni dáàdì súre fún wa lọ́jọ́ yẹn ta lọ́lé omi tán pray fún mo ní omi náà nìkan náà máa mu throughout that day titi di Friday mojumo Friday mo sun lala yi daddy daddy ni ani subola pray inu ye run mi bo mo tun dide mo sun pray titi tile fi mo from that Saturday to Sunday mo ko eje mo de ya eje titi mi ni stamina ti ma fi duro mo so foko mo ni mi ni lo church mo ni mi ni lo si hospital tori atojo to tin re mi mo ni this year o I will never mi ni lo so hospital se nkan to ba ti le fi ye leyin omi ti mu mu yi mi ni lo so hospital oko mi ni wa lo so hospital mo jumo that Sunday mo sunkun inu rin ye ti mu mi gan ko mi ni choice afikan gbe mi lo si hospital mo wa so fun won mo ni e je ki mu mi anu omi ti won ni ka pon ni kan ganu mo ni ma mu mo ni mi ni pe eyan kankan ma de kankan o de ni se mi bo erun ba mi sugbon sibe sibe mo tun fura mi ni courage pe nkan ko ni se mi
4: go straight
3: mo kuro nbe bi mo se mu mi anu a sa lo won pada gbe mi lo si hospital UiSH ni ojo Monday ba se debe ni Monday ani a fe ri doctor ni pa se ri doctor doctor ni you supposed to go to emergency not that you will see the doctor because emi ti won ni mo ti je poison ibo ni poison ti gba wa igba ta won doctor ye attend mi won bere won invigilate lori mi pe ta ni o se onje mi kini mo onje how come mi ki je onita the only thing that I can eat outside is bottled water. Ibo ni poison gba wa. Won sha test won sha everything. But si won ya lenu awon doctor won ni ah kini mo logun ni mi lo kokon. Bi poison yen se pe to lara mi. Nkan kan o se mi ko se mi mi. They tested bi mo se lose eje to. My bi mo se funfun ti mo funfun ti mi ni stamina. Won si so pe eje mi si wo 38%. Ipe mi lose eje too much mo dupe lowo olorun olorun ti o je nderu nu ti o je ki won so pe ah sebi church woli lo nlo ati so na omo ye ti lo toju bo nkan ti o ye ko toju bo most of people who come to me pe ah iya yo ibi te nkan te nse yi you still need another helping hand ninu business mi still I said mi gi lo si bi kokan ju church lo Olorun ti o je kan so pe se ko wa tan bi ti o je kan so pe se ko wa tan ati so apo e ti poju igba tan discharge mi ni ojo Wednesday mi wa si church ni Thursday tori mi ti miss friends ojo ti ojo Thursday ojo keji ti won discharge mi oni mo gbo ko pe mom si mi won rush won lo hospital ojo ti daddy in pray pe gbogbo nkan to ba rin lara eyan mo so fun mama mo ni daddy ti so to ba je awo kan to ba de je nkankan na ni o ma jade ibi ti won ti fe to won ni won to lati ojo Wednesday si Thursday won ni nkan ti block e by time ton wa je ti block won sha rush won lo hospital won ni emergency won gbe won de hospital won wa yo kini ye o dabi bullet bo o wa to bi o wa legun lara bon se yo o mi bi igba ti nkan mi immediately ti won yo bo se won wa test e wo di aro yi awon doctor o mo kan to je they are still vegetates on it olorun ti o je ki ku ti o je ki ojo keji ki ya mi tun gbe mi mi ton ma so pe emere lomo ye o ti mu ya e lo olorun to nsabo lori mi mo I always see dad daddy ori o mo ma ri won all the time ko si bi mo se le ni dojuko to I always see him to put me through I just want to thank God for the salvation of my life and for restoring me back
4: celebrate Jesus before God
5: o
6: da mi loju pe gbogbo yin le ti gbo awon oro eri
5: I am very sure that you've all listened to this testimony
6: ah o ma da ki iwo na ko gbogbe se
5: ah it will also be good for you to take a step
6: jori gbogbo awon eyan won yi ni won so eri
5: you see all these people they are testifying
6: about be 22 eyan lo si wa nle to ma tu so eri loni
5: we still have 22 people that will share testimonies
6: ti won foruko le lose to koja
5: that they already dropped their names
6: awon to wa belly testify.
5: Those that are there can testify.
6: Àwọn tọ́lọ́ ti ṣàánú fún tọ́fẹ́ sọ̀rọ̀ ẹ̀rí.
5: Those that God has shown mercy and they want to testify.
6: Ìwọ náà lè join gbogbo àwọn ọlọ́rọ̀ ẹ̀rí yẹn lónìí.
5: You can also join those testifiers today.
6: Èmi ni ọjọ́ àánú yanjú ẹ̀.
5: Today is the day of sanctuary.
6: Aago méje àárọ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ṣíkọ̀ǹga àánú yẹn tá máa pọn omi.
5: By 7 a.m. they will open the well of mercy to start fetching.
6: Ìwọ náà rí pé o wà ń bẹ̀.
5: And so that you are there.
6: Kó wá pọn omi títí ẹ.
5: And fetch your water.
6: Ìpàdé àdúrà máa bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án
5: bọ̀. And the prayer meeting will start by 9:30.
6: Oni máa lágbára.
5: Today will be very powerful.
6: Gbogbo ìpìlẹ̀ tó ń jà.
5: All the foundational battle have been.
6: Lónìí lọ Ọlọ́run àánú yanjú ẹ̀ máa da dúró.
5: Ami Jesu.
6: Wà á dẹ̀ ní testimony.
5: Ami Jesu.
6: O lè pè mí sórí number.
5: Call me on this line.
6: 08032 4049 77. Jẹ́ ká pàdé nílé àánú yanjú
5: ẹ̀. Let us meet a lot of such
6: people. Ẹnìkan ní ibo ló wà.
5: Somebody is asking where.
6: Ìlànà Ṣapati.
5: Ṣapati Junction.
6: Tí wọ́n ń pè ní Miriam Hall.
5: Let's call Miriam Hall.
6: Ìdojúkojú olóròrò ẹ̀sìn.
5: Opposite olóròrò ẹ̀sìn.
6: Tó bá ti débẹ̀.
5: Once you get there.
6: Sọ pé ò ń lo àánú yanjú ẹ̀. Wà á ti máa rí pátákó
5: ajíwe.
6: Tó ń kí ọ káàbọ̀ sílé àánú yanjú ẹ̀. Ọ̀rọ̀ rẹ̀ á dayọ̀. Àánú á yanjú ọ̀rọ̀ rẹ̀. Bẹ́ẹ̀ ló máa rí. Jẹ́ kèmi àti wọ́n pàdé. Wà á rí ìyanu.
7: Ìdán bàbá ìdán, ara bàbá ara, Diamond 88.7 FM.
8: Diamond 88.7, ìkànnì ayò tó ń jẹyin lóṣùpá.

0: Ẹgbọ́n wọn olúwa.
1: Ayọ̀ ayọ̀.
0: Ṣé ẹ lè gbàdúrà yìí?
1: Ẹ̀mí àgbà o.
0: Ṣé ẹ lè gbà?
1: Ẹ̀mí àgbà o.
0: Ẹrù ogun.
1: Ẹrù ogun.
0: Tí ọ̀rẹ́ mi gbélé mi lórí.
1: Tí ọ̀rẹ́ mi gbélé mi lórí.
0: Àjàgà ogun.
1: Àjàgà ogun.
0: Tí ọ̀rẹ́ mi gbélé mi lórí.
1: Tí ọ̀rẹ́ mi gbélé mi lórí.
0: Gbọ̀rọ̀ olúwa.
1: Gbọ̀rọ̀ olúwa.
0: Ẹ̀lànà o.
1: Ẹ̀lànà.
0: Àjàgà ogun.
1: Àjàgà ogun.
0: Tí ọ̀rẹ́ mi gbélé mi lórí.
1: Tí ọ̀rẹ́
0: mi gbélé mi lórí.
1: Tọ́mọ
0: ìyá mi
1: gbélé
0: mi lórí. Mẹ́lẹ́ bó ṣẹlẹ̀.
2: Tí ọ̀rẹ́ mi gbélé mi lórí. Àjàgà ogun. Tí ọmọ ìyá mi gbélé mi lórí. Oya lana lana lana lana
0: lana lana lana lana lana lana lana lana lana
2: lana
0: Jesus Oluwa wa. Jesus Oluwa wa. Eju egba. Mo gbo won Oluwa ni. Aruku eru ogun lori mi.
1: Aruku eru ogun lori mi.
0: Aruku eru ogun lori mi.
1: Aruku eru ogun lori mi.
0: Egbina.
1: Egbina.
0: Aruku eru ogun.
1: Aruku eru ogun.
0: Egbina.
1: Egbina.
0: Hey. Eru ogun to re mi ruku.
1: Eru ogun to re mi ruku.
0: Eru ogun to mo iya mi ruku.
1: Eru ogun to mo iya mi ruku.
0: Eru ogun ti iya mi ruku.
1: Eru ogun ti iya mi ruku.
0: Egbina.
1: Egbina.
0: Aruku.
1: Aruku.
0: Eru ogun.
1: Eru ogun.
0: Aruku.
1: Aruku.
0: Eru oshi.
1: Eru oshi.
0: Aruku.
1: Aruku.
0: Eru iponju.
1: Eru iponju.
0: Lori mi.
1: Lori mi.
0: Egbina.
1: Egbina.
0: Egbina.
1: Egbina.
0: Egbina.
1: Egbina.
0: Egbina.
1: Egbina.
0: Egbina.
1: Egbina.
0: Egbina.
1: Egbina.
0: Egbina. Aruku.
1: Aruku.
0: Hey. Eru ogun.
1: Eru ogun.
0: Lori mi o.
1: Egbina.
0: Hey. Bí ẹrù ogun máa ń bẹ lórí ẹ̀yìn, ayé rẹ̀ ò ní lè sáré, ojú kan ló máa wà, ẹ sà, gbogbo ẹgbẹ́ a máa sáré, òun ó máa fà ní, a máa wọ́ nílẹ̀ ni, bí ìgbìmí ni, ẹ sà, mọ̀mọ́, mọ̀jẹ̀ ń tẹ̀, ẹlòmíì, ẹ̀rìn tó yẹ kó fi fọ́. 4 days rin. Ọjọ́ mẹ́rin péré. A fi 40 years rin. Àwọn ọmọ Israẹli. Èrè tó yẹ ká fi 40 days rin. Ó di 40 years. Mọ̀mọ́. Tó o bá ti gbàdúrà. Ẹrù a máa fa ayé rẹ lọ́lẹ̀. Bàbá rẹ. Ìyá rẹ. Ó lè ru ẹrù kù. Sani kí ìwọ máa gbé kiri. Má jẹ ń tẹ. Ìwé mímọ́ wípé. Àwọn bàbá wa ti sẹ̀. Wọn kò sì sí mọ́. Àwọn sì ń ru ẹrù ẹ̀ṣẹ̀ rẹ. Bàbá ti kú. Ìwọ ń ru ẹrù bàbá tó ti kú. Ẹ máa kọ́. Àwọn òkú tó ti kú lé wa.
1: Àwọn òkú tó ti kú lé wa.
0: Ẹrù wọn tí mò ń rù.
1: Ẹrù wọn tí mò ń rù kiri.
0: Ẹ̀lànà.
1: Ẹ̀lànà.
0: Màkẹ́dẹ̀ ru wa. Àwọn òkú tó ti kú lé wa.
1: Àwọn òkú tó ti kú lé wa.
0: Tí ẹrù ogun wọn ń bẹ lórí mi.
1: Ẹrù ogun wọn ń bẹ lórí mi.
0: Ẹ sà.
1: Ẹ
0: tó ń là kọjá. Ẹ ṣe àìmọ̀dínì.
1: Bẹ́ẹ̀ ni sà.
0: Ẹ tó ń mọ́wọ́ mẹsẹ̀ ni. Mo lè sọ fún ẹgbẹ́. Ayé rẹ ju báyìí. Mo lè sọ fún ẹgbẹ́. Ògo rẹ ju báyìí. Mo lè sọ fún ẹgbẹ́. Kádàrá rẹ ju báyìí. Mo lè sọ fún ẹgbẹ́. Ó yẹ kó dìde. Mo lè sọ fún ẹgbẹ́. Ìwọ kọ́ lẹ lẹ́yìn. Ẹnìkan kí gbé. Sọgbẹ́ mi kọ́ lẹ lẹ́yìn.
1: Ẹmi kọ́ lẹ lẹ́yìn.
0: Sọgbẹ́ mi kọ́ rẹ.
1: Ẹmi kọ́ rẹ.
0: Ó máa yọ. Sọgbẹ́ mi kọ́ rẹ.
1: Ẹmi kọ́ rẹ.
0: Ó máa yọ. Ẹrù òkú tó ti kú lé wa.
1: Ẹrù òkú tó ti kú lé wa.
0: Oh my God.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Òkú tó ti kú lágbo lé wa.
1: Òkú tó ti kú lágbo lé wa.
0: Nílé bàbá mi.
1: Nílé bàbá mi.
0: Òkú tó ti kú lé ìyá mi.
1: Òkú tó ti kú lé ìyá mi.
0: Tí ẹrù ogun wọn ń bẹ lórí mi. Tí mo fún ògo mi sẹ́gbẹ̀sẹ̀.
1: Tí mi
0: ò mọ̀ di. Gbọ̀rọ̀ olúwa.
1: Ẹ̀lànà.
0: Bí n bá ti ń lé ẹ̀dùn ọ̀yẹn. Máa ti àmì ń tiẹ̀. Àmì àti fáyà. Máa ti àmì. Àti fáyà. Inú ń bí mi nínú ẹ̀mí. Èrú mi dẹ́lẹ́. Ayébẹ́dẹ̀ lúwa lékè bí arábàdájà. Rákẹ́dẹ́bẹ́dẹ́ lúwa. Èdèdè yénegédè lú. Bájádábàrúwa. Àgbàgádábàrò. Màrú mi níjà. Jájá tiri mi ni. Màrú bà náta. Mírà kẹjá. Èrú mi náta. Wọ́rú dá. Masanda. Ègédè rúbà. Màríà dálo. Elitun gédè. Ègédè bí rúà. Aragàdájà. Mo gbé wọn lúwa. Jéhovah. Ó wí pé. ẹyin tẹ sami ẹrù yẹ gbiná ó gbiná ó gbiná ó gbiná ó gbiná ó gbiná ó gbiná mo gbé òun olúwa ẹ máa kí gbé tẹlẹ mi ẹ máa sami àti fáyà
3: ẹmọ
0: kan ṣó ti sọrọ sọ pé òkú tó ti kú nílé bàbá mi òkú tó ti kú nílé ìyá mi tí ẹrù ogun wọn
3: ti
0: bẹ lórí mi tí ẹrù gbèsè
3: wọn
0: ń bẹ lórí mi tí mo fògo mi sàn gbèsè àìmọ̀dí ẹgbọ́rọ̀ olúwa ẹlànà o ẹlànà o òkú tó ti kú nílé bàbá mi òkú tó ti kú nílé ìyá mi tí mo rú ẹrù ogun wọn tí mo rẹrù ogun wọn tí mo rẹrù ẹsẹ nílé
3: wọn
0: tí mo rẹrù gbèsè
3: wọn
0: tí mo fògo mi sàn gbèsè tí mi ò mọ̀dí ẹlànà o ẹlànà o ẹrù òkú tó ti kú oh my god ẹrù òkú tó ti kú lágbólé bàbá mi tí mo fògo mi sàn gbèsè tí orí ọba mi tó wà dórí ẹrú tí orí adé mi tó dórí àpẹrẹ gbọ́rọ̀ olúwa ẹgbiná o ẹgbiná o ẹrù ogun o ẹgbiná o mi ò rẹrù mọ́ mi ò rẹrù mọ́ ọmọ mi ò rù mọ́ ọmọ mi ò rù mọ́ ààrẹ rù mọ́ ẹrù òkú tó ti kú lágbólé bàbá mi tí mo ń fògo mi sàn gbèsè gbọ́rọ̀ olúwa jehova ẹlànà o mi fògo mi rẹrù mọ́ ṣe máa sọ̀ ṣe máa sọ̀ ṣe máa kí mi ìwọ ègún tó di òmìnirin ìwọ òmìnirin tó dẹbọra tó fi ipá mú mi láti sẹ gbèsè láti fògo mi sẹ gbèsè tí mi ò mọ̀dí gbọ́rọ̀ olúwa ẹ̀lànà sọgbà tí mo wí ìwọ ègún ilé wa tó di òmìnirin ìwọ òmìnirin tó dẹbọra tó fipá mú mi láti fògo mi sẹ gbèsè tí mi ò mọ̀dí gbọ́rọ̀ olúwa ẹgbiná o ẹgbiná o. Kada agbara jadabaru magadabija ajadabaruwa inú bimisa bí wọn ti gbé wá nínú ẹmí ni mo ní ọmọ àgbàdua tí n bá ní o gbà tó o bá ti gbà ìwọ ló mọ yẹ o ẹyin tèmi ẹsìn máa pàdé mi lórí rédíò lálẹ́ yìí ẹsìn máa pàdé mi lórí rédíò ní òru ẹsìn máa pàdé mi lórí rédíò láàárọ̀ ọ̀la lórí gbogbo rédíò tá a lò 45 radio station. Radio station 45. So mo fẹ́ kó gbàdúrà bá ti ń gbé wá o lè lè yóò so ti rẹ́dì number 1 are you ready ẹ máa kẹ́ ẹ̀yin ẹ̀gún ilé bàbá mi àdúrà yìí burú o ẹ̀yin ẹ̀gún ilé bàbá mi tẹ́ di òmìnira ẹ̀yin òmìnira tẹ́ di ẹ̀bọ̀ra tẹ́ fi pamú mi láti fi ògo mi sẹ́ gbèsè tí mi ò mọ̀dí ẹgbọ́rọ̀ olúwa ẹlànà ẹtúwọ́ lára mi ẹlànà ẹtúwọ́ ẹtúwọ́ ẹyin ègún ilé ìyá mi ẹyin ègún ilé bàbá mi tẹ́ẹ̀dí òmìnira ẹyin òmìnira tẹ́ẹ̀dí ẹbọra tẹ́ẹ̀ fi pamú mi láti fògo mi sẹ́ gbèsè tí mi ò mọ̀dí látọ̀ nílò ẹlànà o oyè olúwa. Ègún ilé bàbá mi. Tẹ́ẹ̀dí òmìnira. Ẹ̀yin òmìnira. Tẹ́ẹ̀dí ẹbọra. Tẹ́ẹ̀dí pọ́nmú mi. Láti fògo mi sẹ́ gbèsè. Tí mi ò mọ̀dí. Ẹ̀gbìnrẹ́ o. Lànà lórúkọ Jésù. Àjàdábánìkè. Jésù olúwa wa. Jésù olúwa wa. Ẹ máa kẹ́ ẹ̀yin ègún àti èpè. Ilé bàbá mi. Tẹ́ẹ̀dí òmìnira. Ẹ̀yin òmìnira o. Tẹ́ẹ̀dí Lati fiori ade mi.
3: Lati fiori ade mi.
0: Seru agbe. Laye ti mo wa.
3: Laye ti mo wa.
0: Egbe oro Oluwa.
3: Egbe oro Oluwa.
0: Elana.
3: Elana.
0: Hey.
3: Kabiyesu.
0: Won fi pa mu oni.
3: Bani o bani o.
0: Ni pe.
3: Yes sir.
0: Ni dadan. Laye to wa.
3: Kabiyesu.
0: Yes sir.
3: O
0: gbudo fiori ade re. O gbudo fi reru.
3: Yes.
0: O gbudo fori ade re.
3: Yes sir.
0: Seru egbe.
3: Kabiyesu.
0: O gbudo fori ade re.
3: Yes sir.
0: Si eni ti oye o se. Iwo to ye kan ma gba so re fo.
3: Deni
0: o. O wa deni tin gba so laso fo. Iwo to ye kan ma woju e.
3: Oh yes sir.
0: O wa deni tin woju oloju.
3: Yes.
0: Inu nbi mi ninu emi.
3: Akaliwayo.
0: O di ase. Eje sare random.
3: Kabiyesu.
0: Iyo ku tun dola.
3: O dola o.
0: O ma buru fesu.
3: Alagbara o.
0: Niru akoko yi.
3: Ni
0: Ola.
3: Sir.
0: Mo ko ni.
3: Kabiyesu.
0: So ti sete.
3: Ye sete o.
0: Ex sotele.
3: Oh yes sir.
0: Eyin egun.
3: Eyin egun.
0: Ati epe.
3: Ati
0: asasi.
3: Ati
0: asasi. Ile baba mi.
3: Ile baba
0: mi. Te fi pa mu mi.
3: Te fi pa mu mi.
0: Lati fori ade mi re.
3: Lati fori ade mi.
0: Lati fori ade mi.
3: Lati fori ade mi.
0: Seru egbe laye.
3: Egbe
0: Oluwa.
3: Egbe Oluwa.
0: Elana.
3: Elana.
0: Elana. O ma ni agbara.
3: Alagbara o.
0: Sangwata.
3: Sangwata.
0: Ojo Friday.
3: Friday.
0: Mao.
3: Mao.
0: Event center.
3: Event center.
0: To ba ti dabe bridge.
3: Bene sir.
0: Ni Sangwata.
3: Yes, sir.
0: So we go.
3: Oh,
0: no, Mao.
3: No, Mao Event Center.
0: Mao.
3: Mao.
0: Event Center.
3: Event Center. I
0: love Friday. I love
3: Friday.
0: Oh, my Burufesu.
3: Masuleo.
0: I tell you, I'm a good.
3: Oh, yes, sir.
0: Oh, good. Masuleo.
3: Masuleo.
0: We are there Friday. Bene,
3: sir.
0: Ako, Kutameta.
3: Ako, Kutameta.
0: Fonfon.
3: Wow.
0: Niko Sadani.
3: Bene, sir.
0: Ayada Barua. Rege de Bineta. Waruba Neseka. Ina Jarua Dele. Ege de Biaba.
3: Yes,
0: Ruja Do. Kaim! Ora!
3: Kabiyesu!
0: Oga!
3: Kabiyesu!
0: Auntie!
3: Oh yes sir!
0: Mama!
3: Ow!
0: Ba yin Oluwa wi! Atu ole!
3: Amen!
0: Hey!
3: Oh!
0: Ajayide re!
3: Amen!
0: Atu ole!
3: Amen!
0: Ajayide re!
3: Amen!
0: Ogun se!
3: Amen!
0: Ogun re se!
3: Amen!
0: In the name of Jesus!
3: Amen!
0: Engineer mi, e ja doke lohun.
4: Ororo!
5: Ororo!
4: Ororo ni kan ni mo lo.
5: Ororo ni kan ni en lo.
4: Amen!
5: T'Olorun de tu yin le.
4: Amen!
5: Oh my God. Ah, and yes, for sure, everybody will go. Oh, baby, Jokusi, another part of the Ferua. Oh, Kokusi, when you are Fakasino,
4: I'm
5: going
4: to
5: go. Oh, my
4: God.
5: Ọlọ́run ṣe ti rìn láì ṣe pé mo dáwọ́lé yìí. Ẹ̀rùn náà ni ó fa tibẹ̀ yẹ yọ.
4: Àmì Jésù.
5: So, ẹ̀rùn mo bá yí yọ. Ẹni bá tún lòun máa gbógun dìde sí
4: yìí. Ẹ̀rùn Jésù.
5: Ah! Ìyàwó wọn dà.
4: Yábejì.
5: Yábejì dà. Àbí mọ̀mọ́ bóyá gbà jẹ dé, mo sọ fún yín pé a máa ṣe ṣe ọ̀ṣẹ́ kan ó dẹ̀ máa ná wa ní 200,000.
6: Rárá rẹ̀ sọ nǹkan kan àti ẹ̀ríra sọ̀rọ̀ rárá.
5: Máa ríra sọ̀rọ̀.
6: Mo ṣàgbé wọn kalẹ̀ àgbàdúrà.
5: Ẹ kàn gbé wọn kalẹ̀ ṣọ́ọ̀ṣì.
6: Gbàdúrà.
5: Ẹ kàn gbàdúrà.
6: Wọ́n lè rí ká Sunday tí wọ́n gbòòrò ta mo rò rò mọ́ jẹ̀mú mo ra gbogbo ẹ̀. Ó lẹ̀ dèlé mò

0: ẹnáwó tún yín sókè.
1: Mo rí ọ̀rọ̀ àjèjì kan tí wọ́n sọ nítorí ẹ nínú yàrá náà ti gbé ẹ sépè. Mo rí ẹ̀yin kan tó ń gbé sépè lóríta mẹ́ta. Mo rí ẹnìkan tó da eérú sórí tó sépè fún yín. Mo dẹ̀ rí ẹnìkan tó tó àdó sẹ́nu tó gbé yín sépè. Mo wá rí ẹnìkan tó fi nǹkan banu tó gbé ẹ sépè. Ó yà sọ tẹ̀lé mi, ọ̀rọ̀ òdì tá a sọ sínú ayé mi, ó yà jáde. Ọ̀yàyàyàyàyà lórúkọ Jésù. Mo fi ẹ̀jẹ̀ Jésù bu ara mi. Gbogbo ọ̀rọ̀ òdì tí ayé rán sí mi jáde. You cannot finish me. Every negative pronouncement over my life and my destiny scatter by fire. Every evil pronouncement over my ministry, over my destiny, scatter by fire, destroy by thunder. Ọ̀rọ̀ òdì tí wọ́n sọ sínú God's covenant prayer ministry raw power arúgbó ọjọ́ kọ́rọ̀ òdì yẹn jóná lẹ́nu. Ọ̀rọ̀ òdì tí wọ́n sọ sínú ayé Pastor Peter jáde jóná Jésù. Olúwawa, ṣé mo lè rí fire mẹ́ta? Ẹnáwó yín sókè. Mo like ẹ̀yin aládùúrà. Are you ready? Mo like ẹ̀yin aládùúrà. Ẹ wo, wọ́n ní you arrow of poverty. Fire against my business. Scatter by fire. Sọ pé ọfà òsì tata sínú iṣẹ́ mi, tata sínú ayé mi jáde. Ọ̀yàyàyàyàyà sọ ta ló ní ọfà òsì dìde kó o máa lọ sórí ẹni tó rẹ. Èmi ò lè tòsí láyé mi. Ọfà tó wọ ètò ìsúná mi jáde. Ọfà tó wọ iṣẹ́ ìránṣẹ́ mi pé kí n bá lè má lówó fáyé mi lẹ̀. Ọfà èrí kí ló ṣe nínú ọrọ̀ àtọlá mi jáde. Jésù Olúwawa. Let's go. Wà wá náwó méjèèjì bíi pé bípo fẹ́ o fẹ́ bá àwọn tó gbẹ́kòtò sọ̀rọ̀. Sọ pé àwọn kan ló lọ gbẹ́kòtò fún ẹ báyìí. Bẹ́ẹ̀ wà náwó bẹ́ẹ̀ gbọ́ bá àwọn tó lọ dẹ pàkúté sílẹ̀. Ìwọ tó rẹ ń ṣe business ẹ wẹ́rẹ́wẹ́rẹ́. Àwa ni kò lọ parẹ́ kò lọ last day. Ó jẹ́ náwó dáadáa kò lẹ́ kò tẹ̀lé mi. Ìwọ tẹ́ pé ò bá tèèyàn jẹ́ ńsìn wọ́n ti lọ kógi jọ wọ́n fẹ́ bá tiẹ̀ jẹ́. Ó jẹ́ mọ̀ dákẹ́ lórí afẹ́fẹ́. Let's go. Sọ pé in the name of Jesus.
2: Anyone
1: dig a pit because of me, fall into it. Wà ní ẹnikẹ́ni tó wà kòtò sílẹ̀ nítorí mi ó ọyà kọ́ sínú ẹ̀ tá a lẹni náà tó dẹ pàkúté fún mi ọyà kọ́ síbẹ̀. Sọ pé ta lẹni náà tó gbé ibojì fún mi láì tí ikú mi ó yà kó síbẹ̀. Wọ́n bẹ̀rì ẹ̀. Ẹnìkan wà nínú program yìí. Mo rí níbi ojú ọmọkùnrin ẹ, níbi ojú bí ọmọkùnrin ẹ, ó ń wú bí ó wo bí ẹgbẹ́ kan. Ó wo ń fọ́ síbi ibi tí irun máa ń wà níbi ojú ara ọmọkùnrin yẹn. Ó wo yẹn tó bá ti wá lọ, a lọ. Ó ti wá ń repeat ara ẹ fast. Yára. Bó ló ṣe ṣe níbẹ̀.
3: O mọ jáde bí owó báyìí.
1: A jáde bí owó.
3: Bó bá ti yá tó ń lọ padà.
1: Bó bá ti lọ a tún wá. Possible. Gbọ́njọ́gẹ̀. Abẹ́ yẹn Olúwa bá ń wọbẹ̀ lọ. Èmi ò lè wọbẹ̀, Olúwa wọbẹ̀. Díẹ̀. Fire. Nọwọ́ ẹ̀ sókè báyìí. Sọ pé Olúwa mi ilé èèyàn. Dọ́là nú dìde sí mi. Màmá tó dé gọ́gù yẹn wọ́n rán mi sí o. Ìyá tó dé gọ́gù yẹn so le fast. won ran mi se no time. How are you mama?
0: Fine sir.
1: O ti ra anuga kilo se le bi awa wo kilo fa laarin wa toko e wa apun cos mo ri problem akan de ri to oko yin se bayi iwo nikan o da saye e agbodo pray fun e kilo fa issue to pa won korin won do ti e oko mi ti ku ti pe iwo nikan lo da ye se mo ri okunrin to ko eyin se e ni mo se ni kilo fa wo laarin igbawo ni wo ni ko se le aye e gba
0: ko ye mi o baba
1: bo lo se manage la won ma everybody so bi mo
0: be ni sir
1: possibly Oluwa mojo ni kan saye Oluwa ba gba mu come ba gba la no dide ba ran lowo o ni kan lo saye aye Oluwa gbo lo dide okunrin to ma help eda e won allocate e anu kan bo lori madam yo anu bo lori e madam fokan bale ke de lo pray pelu omi ko so pe gbugba isan to wa no blood re because inu blood re infection no infection
0: yeah
1: but that is Jesus Christ that your ghost last year mo ti ba
0: po
1: o de hospital wa ni chronic infection possible fire go go feel it feel it just a mala offer gbogbo se lo for me fire me ta me yan Olorun lo ni ki madam mi wa bi loni infection yen ti wonu uterus e lati odi o ti wa nu gbogbo intestine ara e ti dudu

0: ẹnìná láì tí ikú mi tó ń kéde ikú mi olúwa yóò jáde láyé sọ pé ta lẹnìná tó ń wọ ọ̀nà láti jẹmí run olúwa jẹrun ta ló bà mí jẹ tó ru ẹjọ́ mi láì da olúwa bàjẹ́ délẹ̀ arúgbó ọjọ́ lọ gbẹ̀san lára ẹni tó ń yọ mí lẹ́nu sọ pé ní orúkọ jésù àṣẹ ni mo pa mi ò bẹ̀bẹ̀ ẹ̀dákẹ́dá tó ló kubi tí màá gbègbà orí ẹni màá gbà kọjá ẹnikẹ́ni tó fi ọwọ́ dí gàgà ọ̀nà tó ní mi ò ní kọjá orí ẹni màá gbà sọ pé ẹni tó ní kì í ṣe lójú ayé o lèmi máa rọ́nà lọ lórúkọ jésù olúwa pálápàsáyé kémi dẹ̀ rọ́nà lọ sọ pé lórúkọ jésù ibi tí wọ́n de ọ̀rọ̀ ọmọ mi mọ́ arúgbó ọjọ́ lọ túlẹ̀ ibi tí wọ́n de ọ̀rọ̀ tèmi mọ́ ọlọ́run lọ tú mi ilẹ̀ gbogbo èèyàn dúró dáadáa kó tẹ̀lé mi sọ pé gbogbo ogun tó ń jà mí yìí ẹ̀yìn mọ ibi tẹ́ ẹ ti wá gbogbo ẹ̀yìn ogun tẹ́ ẹ wà wájú mi yìí ẹ̀yìn ẹ mọ ibi tẹ́ ẹ ti wá ṣùgbọ́n èmi ò mọ bẹ́ẹ̀ mo wá pàṣẹ níbi kíbi tẹ́ ẹ ti wá ẹ padà yé ẹ̀yìn lẹ mọ ibi tẹ́ ẹ ti wá ẹ̀yìn ọfà yìí ẹ padà mo sọ fún yín ẹ lọ bá ẹni tó ràn yín jésù olúwa wà okùn méjì na ọwọ́ ẹ wà ẹ sọ pé ìran ikú tí wọ́n máa ń sọ fún mi yẹn ní gbogbo ìgbà ta ló ń wá ẹ̀mí mi ó yá lọ fún mi ẹni tó lòun ó jẹ àkàrà mi èmi ni mo máa jàkàrà ẹ fún mi ní fire.
1: Ìlọrin o gbogbo ènìyàn a wà ní ṣe program Wednesday lọ́sẹ̀ yìí nítorí ọdún iléyà ẹ wo àṣírí kan ó dijọ́ Friday on the 29 ká tó wá a wà ní Friday on the 29 lónìí ni o òní o lónìí ní ìpàdé náà dìde bó ṣe ń gbọ́ mi yẹn lónìí kò sì máa bọ̀ kí lè máa mú bọ̀ ẹ lọ gẹ́ẹ̀tì òtán pè ní watermelon watermelon tán máa ń gé yẹn tí wọ́n á fi lálọ́ ramp ẹ̀ ẹ mọ̀ gbébọ̀ kẹ́dẹ̀ mú ọ̀sán tí wọ́n máa ń mú lọ́wọ́ olúwa sọ pé kí n pín ìgbésẹ̀ wòlíì eléyìí tí mo ti rò pé nǹkan míì láàfin ṣe tẹ́lẹ̀ ó wá ní kí n pín nǹkan tí n bá kó wá fún gbogbo yẹn lọ́fẹ̀ẹ́ gẹ́gẹ́ bíi tẹ́mi náà fi sọdún fún yín ẹ̀yin ènìyàn àárọ̀ Friday on the 29 lápàdé àní wá ní Wednesday o ṣùgbọ́n ó di on the 29 àárọ̀ Friday ni aago mẹ́jọ sí aago méjì lọ́sàn-án wàá ló ń lọ sí chọ́ọ̀chì arúgbó ọjọ́ tó wà ní Kílàńkó junction side of agaraji ló wà tó bá ti dé Kílàńkó junction yẹn béèrè pé arúgbó ọjọ́ ló ń lọ wá júwe fún ọ àárọ̀ Friday on the 29 watermelon àtọ̀sán èmi àwa máa pín ẹ̀bùn ọdún fún yín tó jẹ́ iṣẹ́ wòlíì tí gbogbo yín ó lọ lò tó gun aṣẹ́ tó nà.

0: abapade nu pade iwo no ri pe wo de ri ko iya loju ko loju phone number mi lele e 07033 6 0 5 6 5 4 iyen tun wa lori WhatsApp gbogbo eniyan o ri oju rere Olorun. God bless you.
1: Bí Ọlọ́run sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bákan nínú.
2: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
1: Ètò eré ìdárayá.
3: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀.
1: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
3: Akinyin o.
4: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
3: Bàríbà.
4: Lórílẹ̀dẹ̀ Nàìjíríà.
1: Mélòó mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́ Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.

0: ṣíde o, iṣẹ́ ti gbéra, ó tún ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Lago Sport, Lago Sport, Lago Sport, àjẹ́ àbálẹ̀ ìròyìn eré ìdárayá tó yà lára ọ̀tọ̀. Tíkítaka tó ta lẹ́nu yéríyéri yàtọ̀ sí kíkà ń fọlọ̀ onígbàrọ̀ gudu. Ìròyìn eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá, bọ́ọ̀lù aláfọwọ́jù àpẹẹrẹ, ìdíje ẹsẹ̀ kíkàn, ọkọ̀ àti kẹ̀kẹ́ fífi sáré, bọ́ọ̀lù ẹlẹ́yin lórí tábìlì àti lórí kọ̀ǹkẹ́rẹ́. Lago Sport, Lago Sport, aago mẹ́fà kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún láàárọ̀ kùtù hàì. Láti ọjọ́ ajé Monday títí di ọjọ́ Ẹtì Friday ni gbọ̀ngàn máa sọ tí akutuku máa wù lórí pápá. Diamond FM, Lago Sport, Lago Sport, Lago Sport, Lago Sport, wos wos magọ mafọ gbéra mákẹ́ra, ìròyìn eré ìdárayá tó ta lẹ́nu tó dùn tó tún ní gbọgbọ́n nù.
1: Rice. Taken a pace by Ismaila Sarr! Oh, that's a gorgeous goal! Splendidly taken by Ismaila Sarr! Another who right now is living his best life!
2: Gbogbo ẹ̀yin olólùfẹ́ Mbúyọ̀ Adépọ̀jù, ẹ máa gbọ́ Lágbo Sport ní Diamond.

Ilé àṣekágbá ìdíje UEFA Champions League 2025-2026 ìlú Budapest lórílẹ̀-èdè Hungary ò ń bẹ̀ gangan ní ìfẹsẹ̀wọnsẹ̀ alágbára yẹn tó kẹ̀dẹ̀ ti máa wáyé lọ́wọ́ yìí àwọn agbábọ́ọ̀lù tí máwọn òṣìṣẹ́. Ikọ̀ Arsenal wọ́n ti balẹ̀ gudugbẹ̀ ẹyẹ kàṣàgbà lálẹ́ àná sórílẹ̀-èdè ọ̀hún bákan náà àwọn agbábọ́ọ̀lù ikọ̀ agbábọ́ọ̀lù Paris Saint-Germain dáńté máwọn olùkọ́ni wọn àtàwọn òṣìṣẹ́ wọn àwọn náà ti balẹ̀ o gẹ́gẹ́ bí nǹkan ṣe wá lọ. Àti gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ ìgbà kejì ọ̀tọ̀ọ̀tọ̀ ìgbà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ òun ní Arsenal pẹ̀lú Paris Saint-Germain tẹ́ wọ́n ti jìjọ pàdé ojú ara wọn sẹ́yìn nínú gbogbo ìdíje nìyẹn o. Arsenal ní ìjáwé olúborí ngbà méjì Paris Saint-Germain PSG àwọn náà ní ìjáwé olúborí ngbà méjì. Ìgbà mẹ́ta ó ní wọ́n jọ gbọ́ mi láàrin ara wọn ó yẹ kí n má tẹ̀yìn kí n má fòlòlò fọ́n ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún 2024 ó ní Arsenal tó ti láǹfààní láti borí Paris Saint-Germain kẹ́yìn o nínú ìfẹsẹ̀wọnsẹ̀ méjì sẹ́yìn tẹ̀léra wọn báyìí. Arsenal wọ́n fìdí rẹmi sọ́wọ́ Paris Saint-Germain ni ṣe wá fẹ́ gbọ́ nínú oṣù kẹta ọdún 1994. Nínú ìdíje winners cup òun ni wọ́n ti kọ́kọ́ jọ láǹfààní láti bẹ̀rẹ̀ sí ní pàdé ara wọn ọmọ aláyò kọ̀ọ̀kan wọ́n wọn òun ni wọ́n gbàǹgbà náà èyí tí ń ṣe ìgbésẹ̀ àkọ́kọ́ ìpele tó kọ́gun sí àṣekágbá ìdíje winners cup ńgbà náà nìyẹn ṣùgbọ́n ńgbà tó di oṣù kẹrin ọdún 1994 èlé tí ìgbésẹ̀ lẹ́ẹ̀kejì wáyé Paris Saint-Germain àwọn fìdí rẹmi sọ́wọ́ ipa agbábọ́ọ̀lù Arsenal pẹ̀lú àmì ayò kan dondo ó dáńgbà tó wá di oṣù kẹsàn-án ọjọ́ kẹtàlá ọdún 2016. Ìpele group stage ìdíje UEFA Champions League ọmọ aláyò kọ̀ọ̀kan òun ni Arsenal pẹ̀lú Paris Saint-Germain tẹ́ wọ́n jọ gbá láàrin ara wọn nígbà tó wá di ọjọ́ wòrè ọjọ́ kẹtàléníogún oṣù kọkànlá ọdún 2016 bákan náà wọ́n tún jọ láǹfààní láti gbọ́ ọmọ aláyò kọ̀ọ̀kan láàrin ara wọn ó tó wá di pé ó di ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún 2024 Arsenal ní ìjáwé olúborí pẹ̀lú àmì ayò kan dodo. Ṣé wá fẹ́ gbọ́ ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹrin ọdún 2025 ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal wọ́n ṣubú yakata jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ níta lè bàbá wọn sọ́wọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Paris Saint-Germain èlé tó jẹ́ ìgbésẹ̀ àkọ́kọ́ ìpele tó kọ́gun sí àṣekágbá ìdíje UEFA Champions League àmì ayò kan dodo ó ní Paris Saint-Germain tó fi sọ́mbà tẹ́ ìyàmọ́ wọn dì ńgbà náà ńgbà tó wá di ìgbésẹ̀ lẹ́ẹ̀kejì èlé tó wáyé lọ́jọ́ keje oṣù karùn ọdún 2025 Paris Saint-Germain wọ́n dúró síta lé bàbá wọn láti tún fàgbà ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal pẹ̀lú àmì ayò méjì sẹ́yọkan gbogbo ẹgbogbo aggregate lọ́dún tó kọjá yẹn mẹ́ta sẹ́yọkan ló padà bàdé tí ikọ̀ agbábọ́ọ̀lù Paris Saint-Germain tí wọ́n fi wọ ìpele àṣekágbá ó dájẹ́ bí nǹkan ṣe lọ kí má fòlòlò fọ́hùn ìgbà àkọ́kọ́ lélẹ́yìí o èlé ti Paris Saint-Germain àti Arsenal yóò jọ máa láǹfààní láti kojú ara wọn ìyẹn ní ìpele àṣekágbá ìdíje UEFA Champions League èlé tó jẹ́ wípé lọ́la ní tomorrow ó gangan ni ó máa gbìnàyà ta ni yóò máa wá jáwé olúborí ìyẹn nú àwọn méjèèjì yẹn nítorí pé ọjọ́ ọ̀tọ̀la yẹn ló máa pé ìgbà kẹjọ èlé tí wọ́n jìjọ pàdé ó yá tí ẹ wá fẹ́ gbọ́ sherry mikel àtẹ́tẹ́ àti luis enrique tí wọ́n jẹ́ olùkọ́ni arsenal àti paris saint-germain ẹ̀jẹ̀ lẹ́yìn mọ̀ wípé abẹ́ olùkọ́ni kan abẹ́ ọ̀gá kan ó làwọn méjèèjì ti jọ kọ́ṣẹ́ ẹ̀yẹ pep guardiola

Gẹ́gẹ́ bí ìròyìn ṣe ń jẹ́ kó di mímọ̀ fún mi, lèmi ń láǹfààní láti jẹ́ àyín bẹ́tẹ̀. Èyẹ nípa ọmọ ọdún márùndínlọ́gbọ̀n náà, èyẹ Calvin Bassey, ó ṣe jẹ́ nìyẹn, ó dẹ́pẹ́ pàpà, àwọn eléré orí ọ̀dàn.

0: Bí a bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bákan nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo ní ìsìnìyẹn, àwọn tí Lionel Messi náà ń bẹ́ẹ̀.
0: Ètò amúlùúdò tí kò lẹ́lẹ́gbẹ́.
2: Akinyin o.
3: Akinyin akinyin àlùyín lọ́gbẹ́.
2: Ẹ bàrìbà.
3: Lórílẹ̀dẹ̀ Nàìjíríà.
0: Mélòó mélòó la ó kà nínú eyín adípẹ̀lẹ̀ Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan. Ní gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀. Bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM. Ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

balẹ̀. Bẹ́ẹ̀ni bá tẹlẹ̀ fún un. Ti gbọ́ ti jù àmì títí. Àtúpalẹ̀ dé. Ẹ̀kọ́ ń bọ̀ kì. Ẹ̀dọ̀ kí ìròyìn. Níbi tá ti mọ fún gba yẹn gan. Àwọn ìròyìn lẹ wa kálí kákò káàkiri àgbáyé. Gẹ́gẹ́ bó ti ń gbóná. Yorùkú lálá láti inú àwọn ìwé ìròyìn lẹ wa. Bí ẹ̀kọ́ àjímúlóòrọ̀. Níkànnì gbóhùnsáfẹ́fẹ́ Diamond 88.7 FM Ìlọrin. Àtúpalẹ̀ kẹ́tẹ́pẹ́ ìròyìn tó dúró tandí gidigba. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ ẹtì Friday ni àtúpalẹ̀ ó mọ dé sí ti gbọ̀n yín. Bó bá wá di ọjọ́ Saturday, tẹ̀mọ́ ọjọ́ ìsinmi Sunday. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni àtúpalẹ̀ ó mọ gbéra sọ. Níbi táwọn ọ̀jọ̀gbọ́n tó mọ ti fún tẹ̀dọ̀. Ohun tó ń lọ láwùjọ wa, wọ́n ti mọ bá wa fojú sunukun. Wo àwọn kókó tá a ti ṣáájú mẹ́nuba nínú ìròyìn. Àtúpalẹ̀ ọ̀bọ̀bálà bókè kókó là bókúta. Bẹ́ẹ̀ yẹ bá gorí òrùlé, ojú atólé, ojú atoko. Àtúpalẹ̀ ọba ló la dé orí, èjìgbàrá ẹlẹ̀kẹ́ níta àwọn ìjòyè.

0: kọ̀ọ̀kan
1: ó rẹ̀ fi sáà tó pàtí kọ̀ọ̀kan.
2: Hello
3: ẹ̀ka rẹ̀
2: ẹ ṣeun.
3: Orúkọ tèmi ni Ibrahim Gausu láti Gambadi.
2: Ó yà.
3: Sẹ́rí former deputy president wa Alhaji Atiku Abubakar. Tó bá yẹ pé tèmi ni ìjọba ta bá lẹ́rí wọn bá sọ̀rọ̀ ni ìmọ̀ràn tèmi ò bá gbọ́ àwọn èmi ń wò padà gbà pé ìtẹ̀dá àwọn òṣè lérí ìgbàgbọ́ ìdúró ṣe táwọn ò lè ṣe mi fáwọn ẹlòmíín. Ṣé wàá rà ààrẹ Jonathan ọjọ́ iwájú lòun lè jà fún ilé-ẹjọ́ o? Àtọ́ gba ilé ẹjọ́. Èmi ò kó yọ jáde ìdìbò ní wí torí PDP tí ọ̀bá náà wọ́n lọ gẹ́rì pé PDP wọn gan ti kún yẹlẹ yẹlẹ báyìí ti jáde pẹ́sẹ́ǹtì. Ọmọ kó òun lẹ́tọ̀ọ́ sí i lẹ́lẹ́sà míì ti ń bọ̀ wá. Àdúrà ní kọ́mọ Nàìjíríà wa kún fún kọ́lọ́n kọ́ sànù wa. Ẹni tí ò ní fìyà jẹ wá tí ò ní fẹ́ wa. Iná ẹ̀ka fún fàdúrà láti sìn lọ kọ́lọ́n ọ̀sà mọ̀nà gbogbo wa ká tẹ̀ka fún.
0: Wọ́n ní ó ṣe kókó fún olóṣèlú lẹ́yìn ìgbà tí wọ́n bá ti win ní primary tán kí wọ́n padà kí wọ́n lọ sọ̀rọ̀ dídùn láti fi tu àwọn tí wọ́n jọ díje láti fi tù wọ́n nínú. That is political negotiation. Ẹ ṣe àdúpẹ́.
2: Ọ̀dà ẹ ṣeun fún ìwòye tí.
4: Ẹ káàárọ̀. Kọ́lá Alásòkè ló kọ́ mi ní ìtàgùn bọ́lá.
2: Ẹ dá sí ròyìn.
4: Akáàdá dùwà. Ṣé eré tó ti kókó ni pé dúró lèmi àti ń bọ̀ ọjọ́ ṣojú ni. Tú ẹni tó bá lọ mọ bàbá Àtíkù Abubakar tó tọ́jú ẹ̀ sọ yẹn lọ́dọ̀ tèmi irọ́ ni. Ẹ̀ẹ́dẹ́ta kan ni pé gbogbo òṣìṣẹ́ kẹ́dà bá hold kọ́ àbí tẹ́nì kọ̀ọ̀kan wa náà wa. Ó gbìyànjú kó ṣe dáadáa bẹ́ẹ̀ pé ijọ́ tó bá fẹ́ fi kékin ńlá lágbá kékeré àyò plasma kí bóòlù ṣe lo kékeré yẹn. Ẹ̀ẹ́dẹ́rin wá ni pé àwọn tó wà mẹ́ẹ̀ ti wà mẹ́ẹ̀ náà gbogbo ẹni tó bá wò ní wọlé iṣẹ́ ọmọ làkejì ẹ̀kọ́ ìbílẹ̀ síkírítì pẹ̀lú àsìkò tá a wà yìí àti síkírítì gbìyànjú àmọ́ ìjọba ò jẹ́ kí síkírítì yẹn wọn ò jẹ́ kó lọ síbi tó yẹ kó lọ kí ló jẹ́ tó sọ bẹ́ẹ̀ ni pé kọ́mọ́ fáyẹ̀ ní amnesty mọ́ justice gun justice ni a nídìí last hope of mercy náà nílé ẹjọ́ bí wọn bá ṣe wàhálà tán máa kan tẹni kọ́ ọmọ lọ lọ́fẹ̀ẹ́ tí wọn ṣe wàhálà ní ẹ̀jẹ̀ ìrànú fi ìtàwọn security yẹn náà àwọn ọ̀dọ́ ká mọ́ gbàdé ká fi sọ́kàn tiwa o ká rántí.
2: Ọ̀dọ́ ẹ ṣeun fún ìwòye tí yín.
5: Àdúgbò.
0: Wọ́n ní kò bá ti lọ dùn jù tí gbogbo àwọn olùdíje lábẹ́ àsíá àwọn ẹgbẹ́ òṣèlú wọ̀nyí tí wọ́n bá lè fi ìmọ̀ ṣọ̀kan kí wọ́n wá yan ẹnìkan ṣoṣo tí yóò ta kọ̀ǹgùn pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu this may okay pé láti lè fi rí wípé wọ́n jáwé olúborí lásìkò ètò ìdìbò tó ń bọ̀. Wọ́n ní bí ìbá ṣe bẹ́ẹ̀ ó ṣe é ṣe kó ṣe pé kọ̀ ni nǹkan ó rí o. Ọ̀nàrẹ́bù Àbàyá Yusuf láti Agaka Ìsàlẹ̀ Fúlàní.
2: Ọ̀dà ẹ ṣeun fún ìwòye tí yín náà dúpẹ́. Ẹ̀lẹ́ o.
6: Ẹ̀lú ẹ káàárọ̀.
2: Ẹ ṣeun o.
6: Ẹ kú ètò Ọlọ́run ní Jíde Amọ̀dé Tẹ̀mú pàṣẹ.
2: Àwọn ọ̀rọ̀.
6: Alhaji Ìjọba Alhaji Àǹkúrú bàbá Ìkàlẹ̀ láti Àpáyàyà. Ọlọ́run ó ṣàánú wa
2: pé ẹsẹ̀
6: káàmù ni àwọn ìṣèjìlẹ̀ láwa. Oní kálukú dẹ̀ máa gbéga pẹ̀tọ̀ ibi tí tèmi ò ṣe ń tèmi ṣe. Àmọ́ pààlì tí wọ́n di tí ò tán tí bàbá wa ti kú ní tó ṣe dá. Kẹ́lu mí tí ò bá wọ ní gbóná wọn fẹ̀gbẹ́ lẹ̀ látàrí kí ni pé kò wọlé. Wọ́n tún wọ́n jọ sowọ́ pọ̀. Ká máa tọ́ sowọ́ pọ̀ tí wọ́n fi lè sọ pé àwọn takọ̀ àtúntò yọ ní ẹ̀mí èdè àti àpò kọ́mọ̀dé pé bọ́yá wọ́n máa ṣáájú wọn bá dìbò ní ìdìtàmọ́ ọlọ́run ní gbé dámọ́dé bàjẹ́.
2: Ọ̀dà ìṣeun fún ìwòye tí iná àdúgbò.
0: Ọ̀dà Saka Oníyọ̀ Muritala láti Alóore wọn ni àwọn kí wá ní agbára bí àwọn ní àbẹ̀wò tí Àtíkù lọ ṣe sí Amechi is to tell him Àtíkù will tell Amechi to become vice president or Amechi to become running mate to him. Wọ́n ní Nàìjíríà nílò reliable and capable leadership because masses wọ́n ní wọ́n ń kéré àgọ́ ni. Wọ́n ní kọ́lọ́run kó bùkún orílẹ̀-èdè Nàìjíríà.
2: Ọ̀dà ẹ ṣeun fún ìwòye tí yẹn náà.
1: Ẹ mọ̀ pé
4: ẹkún ètò
2: ẹṣẹ
4: tí nípa àwọn olóṣèlú láti ìdìbò kábíyèsí nínú ẹgbẹ yẹn ìyẹn ò ti bá fún nǹkan kan èyí ṣe fẹ kí ẹni kóra jọ sí ojú kan náà pé ká fi lé bàbá tó wà lórí ta ìwọlé pé ìyẹn ò sí nǹkan kan torí náà ni pé fẹ káwọ tó jáde ń sìn olóko ni gbogbo wọn pátá kò sí ní ẹni tó sì ní èèyàn lẹyìn ti ojú wọn jọ fún ìbò yẹn ni torí kò sí ibi tó wọ́n dé nìsín ṣé bá wà àtúkọ̀ àti abubakar tá à ń dapò ẹ̀mẹ́ nìsín nígbà awúsá ń bẹ̀rẹ̀ ẹgbẹ́ gbajúmọ̀ èèyàn jonathan tá a wá ń sọ ilé ẹgbẹ́ ṣé bá wò nígbà tó fi wà ní ààrẹ wọ́n láàánú ọmọ mẹ̀kúnmù lòdù tá tí ò bá láàánú ni táàmù ìgbà tó gbéjọba kalẹ̀ ẹgbẹ́ pé ààrẹ ní ìdìbò ní gbé kalẹ̀
5: ori anu awon ma ti wo gba ko ngba yen anu re se pe owo fe ki ti ejo ma to won so lo nle de Nigeria ibi oro yen e to wa mu ngba yen kan awon kan ta ran ngba yen right here lo ni ngba yen 6000 naira 715 e wo ni to de lo ni awon kan e mo mo Nigeria wo pe a je pe eni to wo na nu me kuro ni do na ta je emi to lo fe du o ama
7: Election 2027 agent lede against NBC rules over complicated and competitive en to ba from angle temi fi nwo then our leaders wa te ba wo won won omidan soro ke bo sha le independent person resources to wa lowo won resources in avenge election engine all over the world safe and the president USA gan igba to contest for president first time research much I think he almost what I gonna fight aircraft abi want aircraft to pursue his presidential ambition so resources to allow our leaders in Nigeria on segegere ewa mechi is one of the luckiest politicians in Nigeria River State who spent the Speaker for 8 years, governor 8 years. Only the first governor in Nigeria to be able to contest a koko to be governor the first time. Kowalori ballot, Supreme Court look be wali. What the minister for 8 years. So resources to ewa tiku na, and I want to wani ipo na nisi. They have the resources. So call on na walowo ni Nigeria. I know democracy wati nguru dear dear. Momonso is a process but one day I should pada de be
2: e seun barrister paul ajiro ba e da mo lo fun taaro oto ni ka mo je aye awa tiro tiro ko mo ji me ma lo bo ba de ago mewa e lafa lati pade omidan tin da lori odan lori etuta pe ni e ba wa da si lago meji osan pelu extra olare waju oye wole lo ko temi o
0: olayinka ajani ajibade lemi nje iya awon boys

0: bí a bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́jà bá kàn nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀.
0: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
2: Akinyin o.
3: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́.
2: Ẹ bàrìbà.
3: Lórílẹ̀dẹ̀ Nàìjíríà.
0: Mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fiyín sílẹ̀ nígbà kọ̀ọ̀kan. Ní gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó. Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀. Bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM. Ìkànnì tó ń tàn yẹrin yẹrin.
4: The time is 9:00.
5: Ago mẹ́sàn-án ti lù.

0: ìkànnì tó jalè jako tó tàn kárí ayé.
1: gbogbo anigboro ti mọ kí ló ń ààbùn.
2: àpapọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì ìgbà tí gbangba tó wà dẹ́gun gedere.
0: ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
3: bí àbí fún mi make you happy. B-I-S-A-P-P-Y.
0: Pẹ̀lú Diamond FM, ìgbádùn tí ò lópin ni.
4: After working kí ló kù, ìgbádùn ló kù ká wá jẹ. After working.
0: Àní nínú ohun gbogbo, ayé ọpẹ́ tún yọ.
5: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́?
0: Diamond FM, ìkànnì aláyọ̀ ni wá.
5: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́? Obìnrin mi sọ̀tà lẹ́nu o.
6: Ètò ńlá tó ń tọ́ni sọ́nà lórí bí ìdàgbàsókè yóò ṣe dé bá àwùjọ wa. Látún rán wa létí nípa rẹ̀. Ẹ bá wa dá sí ní ètò kan àràǹbàdà. Lórí ìkànnì yé, ètò tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó tún gbà wọ́pọ̀ pẹ̀lú àwọn atọ́kùn apèdè gbáyì. Àwọn àlejò tó tó gbangba sùn lọ́yẹ. Táwọ̀ wọ́n sì kájúùlù lórí gbogbo àwọn ọ̀rọ̀ ìdàgbàsókè. Tá a bá ń ṣàgbéyẹ̀wò rẹ̀ lórí ètò ní gbogbo ọjọ́ Ajé Monday sí ọjọ́ Ẹtì Friday. Bẹ̀rẹ̀ láti dédé aago mẹ́wàá òwúrọ̀ lórí ìkànnì Diamond 88.7 ìlọrin. Ẹ bá wa dá sí ètò fọmọdé ọ̀dọ́ àgbà tó lórí tẹ̀lẹ́mù tó ń ṣíjú wa sáwọn iṣẹ́ ìdàgbàsókè káàkiri àwùjọ wa. Ẹ bá wa dá sí tọ̀sẹ̀ yìí àjọ gbọ́ni.

0: lórí ìkànnì rédíò kan náà pẹ̀lú àgbékalẹ̀ tó tún rú gọ́gọ́ Diamond FM Ìlọrin.
1: Ó ń fẹ́ sinmi létí, ó ń gbàrìrì ìdọ́kan, ìkànnì Diamond 88.7 FM.
2: This is your number one hit song on Diamond FM 88.7.
0: Lórí ìkànnì rédíò kan náà pẹ̀lú àgbékalẹ̀ tó tún rú gọ́gọ́ Diamond FM Ìlọrin.

orúkọ mi ni Tayo Odun Èkìtì ẹ̀yin olólùfẹ́ mọ̀ sí Sikira to Sindodo. Ẹ̀yin tèmi ẹ bá wa máa gbọ́ Diamond FM 88.7 The Shining Supreme Station.

0: gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka àmúlùdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM ìkànnì tó ń tàn yẹrin yẹrin.
1: The time is 12 o'clock.
2: Ago méjìlá ti lù.
3: Ó ń fẹ́ sinmi létí, ó ń gbọ̀n rìnrìn dọ́kàn. Ìkànnì Diamond 88.7 FM.

0: ẹ̀ka sàn án àsìkò jimo olóyin tòní ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà ààrẹ tinubu sàmì ayẹyẹ ọdún kẹta rẹ̀ lọ́fíìsì ò bẹ́ẹ̀ ló ṣe àtìlẹyìn fún yíyọ owó ìgúnpá orí epo ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin àgbà ilé wa ti pẹlẹ mọ́ àtìlẹyìn fáwọn ọ̀kọ́ ọ̀jọ̀kan àtúntò tí ààrẹ tinubu gùn lé lẹ́ka ètò ọrọ̀ ajé tó fi dórí ètò ààbò nípínlẹ̀ èkó ìjọba ìpínlẹ̀ èkó ti pàṣẹ fáwọn aráàlú láti kópa níbi ètò gbálùmọ́ olóṣooṣù fún ti oṣù karùn-ún yìí o nílẹ̀ òkèèrè ohun èlò ìjagun àfòbí ẹyẹ tilẹ̀ rọ́ṣíà ṣàkọlù sí ilẹ̀ rumania lágbọn ìròyìn eré ìdárayá fútọ̀sán tòní olùkọ́ni fún ikọ̀ agbábọ́ọ̀lù tilẹ̀ jamaica fi orúkọ agbáwẹ̀yìn fún ikọ̀ manchester united sáré orúkọ ikọ̀ rẹ̀ ṣáájú ìfẹsẹ̀wọnsẹ̀ àṣekágbá ti ìdíje unity cup pẹ̀lú ikọ̀ super eagle ilẹ̀ wa ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ́tí sí wa ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ lámúdé láti kànnì ìgbóhùnsáfẹ́fẹ́ diamond 88.7 fm ìlọrin ọ̀làǹrẹ̀wájú òye wọlé ni oníròyìn yín ẹkùnrẹ́rẹ́ ìròyìn náà ń bọ̀ wá lẹ́yìn ìdánidúró ráńpẹ́ yìí
1: ní gbogbo ìgbà la máa ń rò wípé báyìí ni ìpèníjà tó ń kojú ẹ̀dá máa ń mú ni ké.
2: ọ̀rọ̀ yẹn ti sú mi gbogbo etí ẹ̀ ti sú mi kò yé mi mọ́ kí ni mo fẹ́ ṣe bẹ́ẹ̀.
1: ṣùgbọ́n lójú ayé ó tún lè fi ni hàn báyìí. má ṣe máa rò wípé àwọn ènìyàn kò ní ìṣòro nítorí pé wọ́n ń rẹ́rìn-ín wọ́n sì ń yẹ̀gẹ́nu ní gbogbo ìgbà ẹnì kọ̀ọ̀kan ló ní ohun tó ń là kọjá lábẹ́nú kálukú labi tiẹ̀ lára máa bèrè àlàáfíà àwọn ọ̀rẹ́ rẹ sì máa ṣe dáadáa sí gbogbo ènìyàn.
3: ìmọ̀ràn yìí ló ń dẹ́sẹ̀ tí ìgbọ́n yín láti ìkànnì diamond 88.7 ìlọrin.
4: ìròyìn ẹkùnrẹ́rẹ́ láti ilé iṣẹ́ diamond fm.

ní ìlú ìlọrin tó rẹwà yìí ní ìkànnì yìí wà tí ò lẹ́lẹ́gbẹ́ ẹ yí síbẹ̀ kẹ́ẹ̀jẹ̀ gbádùn rẹ̀. Ẹ díjú yín kẹjà ládùn rẹ̀. Ẹ jẹ́ kó mọ yín lára. Diamond 88.7 FM. Ìkànnì tí ò lẹ́lẹ́gbẹ́.

Gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ń fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀. Bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM. Ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

0: ìlọrin tó rẹwà yìí ní ìkànnì yìí wà tí ò lẹ́lẹ́gbẹ́ ẹ yí síbẹ̀ kẹ́ ẹ jẹ́ gbádùn rẹ̀. Diamond 88.7 FM. Ikoni ti o lelegbe.
1: Pẹ̀lú extra kí ni ń jẹ́ bẹ́ẹ̀.